0: Kom in mage.
1: Brann and Yilirm some more on the Rough We Nancy. Tha Anne, Wa, and your fad or Nancy. Agus tún lucan le Lauras ó hir nán. Ceol tóid gan sca, cuirin sin ceol chun cín go mór ar a rádio agus chalát, agus an tóid ara, mar í ceol tóid ag ógachadí chomá. Tá muid fíorhuiach gan Nancy a sachta bhain seo nechlein ag fairplay go Lauras tá sé ráis agus an mér chlár mar míl sa chrom sin fyrir sin aige. Mar sin, cuir igi fáil tú vór víl sa chrúbar íst.
2: Gwyr yma had o'r lo. Da si gwydas y fynd sio, agos mil o bwychus da si gwysta a sgwyd o hwrt gom, si dda'n chi ddwyr ysdoel yma chas me eg ceolchyr ym eile diweinio, agos da si gwydas y fe port ychon, agos bu'n ceolchyr ym gynsgo yn sio, chol y flin. Mil o bwychus ffresin le lawr as yn sio, ceolchyr gynsgo, fferd o lôn le ceol, agos gael walk o tre, yn ygwy wynt i di i'r nain arnw, agos mil o bwychus le sias tylnwch yn y hwrt gom sy'n nocht. Dat is een couple Port Luskoch slipjigs. Je hebt een haast story over me, Mujego, maar ik heb een kast op Paddy O'Brien en Seamus Connolly Fado.

0: le seachtan nós agus a brenahid ránaí ó híh slite bethe agus garmachí bethe go an cí. Bheithí súl dáionnach maclén cuasa nó staidir i gang gan na réimsí in san cílas lenne ó híh ó híh an airnal croíoch bit sinna pléile, scóán, teleís, cluí, anmúlacht, dead didir seach, ceol technóíocht nó technolaochttaí seol bud cin sin. Go meach na cóchtaí seo isistetá cinnal a dúirt chun cín agus a spreagad chun cín, go meach sé chin mar osstóí a maichan seo gon rám a bheits a go choiste fiáthir an léanana nó atá lár cuasaí martá.
1: Bhfuil sé feicií aí i bhíam gúil bolotáí faoin airnal seo san iarthair.
0: Gunnain dáil faoi, is tóhí tá sé feicií inis le coppla blian go bhfuil fiú an tacht le chéile nó convergence idir na an réimse cruíochta agus an réimse technóíochta. So tá technóíocht i cuiidú leis an airnal a go leor leor bailí. Agus ní amháin bhfuil sé a chur deisna ar fáil an san airnal cruíoch féin go sonrach ach freisin tá an teach le chéile seo idir an cruíocht agus an technóíocht agus go suas deisina ó híh airnal a chahéile má hápla má thugann tú an airnal a sláinte an airnal éitichas an airnal deire an airnal déimsíochta. Tá níos smúgus ní smúg fáil agus riochttainnas ag gur daoine tá cruíoch agus daoine go bhuiisciil na technóíocht acu. Hallo, hi moet een chance te noemen als je die moet je bijna zeggen als je naar een show laat ons kind score als score blijven dus dat je al tussen jaren geen cursus televisie schier ik daar een hoogte die achternis dan moet je gieren kom maar een moeite nog uit te als lacht ook in de gaten te en brein ook een keer er keerde een reimsje vast in zijn Arnold vroeger tekstje gefeerder daar hebben we een test op als je het lonen is een uitdacht maar doet me dat toch een on de reimsje show geloor je ordeel niet even Feimú ó cantar túte cantar gaalteachta ach a díal go héidir náisianta agus a mungan go héidir náisianta. So sin rud a thbh tarintach fin airnal agus cínta tá anan spéis san airnal seo agus mar hapla deagra cruú seminar mór in sin siú na mí Aibran agus dreastal sos le chéad duine éiad an seminar sin agus bhí sé breanó ar réimse na cruthaíochtta sa gil is lenne agus En dan reden we crew gera aan stampogs en tax voor de kermach. Ta Arnal Krochig, Bill Behech en Chosen Jeher, Niga Gmakarod Bonnie en Naklia.
1: Agus is dói, if it is much a kind in Arnal Shaw, is naar howling to beds, to kun your kursi Krochig de beds, Gerard, Rodi one is such a telefish merger to Achna Skill in the Shaw, Tasha Danusage, Iremshi Kosile Kurum Slainche, Agus Edjachos, Agus Jantusich de Kama.
0: Gudir trasn in sy'n ddech a reym siela. Mae'n hablo mae hwgan tŵw jyst lwyt o cwrs i'n slant chyn. Mi tam dyn nhw'n clach ddech yn eich er y fe ffeich yn sy'n graffici, y gwsad appen agos mar sy'n ddech, agos hwyd yn y monotort er ddech loyn sy'n. So sy'n reym sy'n y technoliach ddech ddech eich slawn nhw, agos na reym sy'n y croch ddech ddech eich slawn nhw ddech yn arnal narol yn tech cho lornachon agos y fiach. Kinte is a dollar maid, sa sy'n sy'n, pa sy'n ar ffad fwy cwrsi intlach tyrga, agos hei aigs mar sy'n ddech. Kinte, ta sy'n sy'n a hen ffit y bwyt y on. So, ca ham wyd efe, cynnal a bygwch yn cyn, dwi'r mar tai ffyrbyty technolig dwi'r gwych yn cyn.
1: Yn clor nŵ sy'n claim, mar sy'n, cech i gyrfeid le colwch di irwt y sy'n yr?
0: Is prosiais osgylta, ta glwych osgylta on, gwcholwch di mar dwrt me, mar Killing Climb, Creative Leaders, Innovating for Market and Business. So, is go cianas i chi nŵ ffintri hana hyn ta mong gno, agos wolan dob dol ar sif prw, Crew Digital Punkai, pan the sunri or father and chin, glacomnish gamay, you know, brings what irritation, agus go process, omniach a bachagish. So brahash an arida, kaidan an yurt, an yurtis, agus tahin an lina ta, ta hish kurshachar. Ach bach mood is sur gamach, onos dich goethuchta in the mask version.
1: Kinna tans brukhata?
0: Tans brukhata luitse gong, tochtola degumi, nanfover. Ja, an eina an tochtola deg. So biu eindar gamach spesak baan, brano ga sonrachair agus tosi a kur irta sa daula chir na rida. Mar bebei omei daan agus brahasha ar loaid rach tiartas.
1: Ta onud nu gama e crew, ta mech epa beidu gudse blian oil o osgli vana ach beidu hoa blian.
0: Osgli on garlan on mol digitach agus crochioch sa crew in sin bohar wana da is immer gaar de galve in gavile agus fiche kaer agus na rider sham fager so i hak on real to sle bunun na hautsha na gemach lor on het aan gunt sprake a hoort